bọ́n tẹ́mẹ́ tẹ́mẹ́ èmi dóge sí bọ́nà dùgbẹ́ náà àló bọ́nà dógbé nú sọ rẹ̀ mẹ́tọ́ mi tán lẹ́ dàkú ná zágbé éjáyé gánwé méjẹ̀ gẹ́nẹ́mẹ̀ dòkódọ́nù wẹ̀kẹ́ tẹ̀mí tán radio fraternité yéé nú kọ́nukọ́ tán la vie perdre gidigidi.